0: lọ́rùn pé ibi tí ó bá wù kó ti gbá mi gbé àánú jáde mo ò fẹ́ ṣèkọ tí àwọn ọkọ tó fún mi pé àìfilẹ̀ oyún ló máa gbé wá sádùúgbò padà tí máa dẹ̀ padà sádùúgbò báyìí gan sí i wọ́n máa ń fi ojú olówó wò mí ni kò sẹ́ńtò lè wá bá mi pé èmi wọ́n rò pé èmi náà èmi tó ti ẹ pé màá tí mò ń lọ́wọ́ sọ pé ogún owó tó ṣe ló dà lé yàwá sábà wọn lórí yẹn
1: ọmọ
0: abẹ́rẹ́ ta òkè wọ́n wà òkè gan tí máa dárúkọ wọn nígbà ìyàwó yẹn máa mọ ọ̀pọ̀ tíṣẹ́ ládùn mi kó tó di pé ogún wọn ti rò báyìí pé ẹ̀sìn náà ló máa gbé wa bó mi dúpẹ́ tí máa yẹn ládùúgbò wá ń sin iyì ọmọ akọ òun wò pé ẹ bá màá rán ọmọ àwọn ọmọ ní bàbá náà ló ti wá di ẹ ti ẹ pé.
1: gbogbo rẹ ṣẹṣẹ ń bọ ni ṣọọbù rẹ yóò di méje àṣẹmú bẹẹ máṣ gbogbo ẹyin ọmọ ọlọrun ẹwọ ọmọ ẹwọ sísítà kéńkélé yẹn ọlọrun ló pa kádà rẹ dà o bàbá ti kú ìyá ti kú ìyá ìyá ti kú wọn wá dá àwọn ọmọ sí láyà ọba tí mọ bá yàn gbẹrù ó sì bá gbé kan gbogbo ẹyin mọ bàbá ẹ dìde olúwa wọn pa mí fáwọn ọmọ mi ẹyin ọmọ ẹ gbàdúrà wọn pa ìyá mi fún mi nígbà tí ìyá tàbí bàbá bá lọ ìrìn àjò wọn máa sì le àfi tàánú bàbá dá sí i sọ wáyé gbogbo ẹyin tẹ ẹ ní bàbá tàbí ìyá wà wá mọ kígbe àánú bá ń dá sí i àánú bá ń dá sí i gbogbo ẹyin ọmọ ọlọrun níbi ọba dúró sí olúwa mọ pàyà mi lẹkùn mọ pàyà mi mọ gbàyà mi lọwọ mi báyìí mọ gbà bàbá mi lọwọ mi báyìí kápẹ́ wọn ti wá gbà mọ kígbe olúwa bá mi dá sọ̀rọ̀ mi jẹ́ǹjẹ́ èèyàn láyé ẹ mú ìka tó gùn jù náà wọ yín ẹ fi kan àwùjẹ yín ìyẹn ni pé the longest finger wá fi touch just use that to touch your forehead fi kan iwájú orí ẹ báyìí mo pàṣẹ àmì ẹran lọwọ kò bọ sí ọ lára in the name of Jesus Christ mo ń lọ sórí YouTube láàárọ̀ yìí ọ̀dẹ́kúnlé Epaphras ẹ bá mi gbé iyọ̀ ní aago mẹ́fà àbọ̀ àwọn èèyàn ń gbàdúrà sá lórí YouTube ní aago mẹ́fà àbọ̀ Facebook àti TikTok à ń dẹ́ bẹ̀bẹ̀ wò a bẹ̀rẹ̀ sí lo iyọ̀ yẹn láìpẹ́ a ṣáà ń gbàdúrà sílẹ̀ a fẹ́ gbé ọlọ́run dìde náà ni and mo fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí pé ní ọjọ́ Sunday gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní láti máa gbó mi pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ ó ní àṣekágbá ọjọ́ ìbí wò ní ọ̀dẹ́kúnlé Epaphras.

0: jókòó yìí lọ́dún iwájú mi. Ẹ̀yin wo lẹ fẹ́ wọ billion, o ti wọ million. Ẹni sùn àwọn tí wọ́n ti wọ millions, tó o bá ti wọ million mọ́ dìde. Ẹ jẹ́ káwọn tí wọ́n ti wọ millions, àwọn oní millions tí wọ́n fẹ́ wọ billions, ẹ̀yin náà dìde. Ẹ̀nàwó sókè, mo pàṣẹ, o ti rí million yìí, a fẹ́ kó o pò ní ìpele yẹn. Ìpele kan ni ìpele billions. Bí n bá gbọ́ tó ṣe àmì, 1,000 million ni wọ́n ń pè ní 1 billion. 1,000 million. Kí ẹ̀mí mímọ́ gbogbo ẹni tó bá ṣe àmì kó jẹ́ o ní àkójọ. Sida, àwọn kan ti kúrò ní billion, wọ́n net wọ́n fẹ́ wọ trillion. Ẹnìkan ní trillion kẹ̀, 1,000 billion ni wọ́n ń pè ní trillion. 1,000 billion. Àbátí rẹ̀ tó ti wọ àwọn billion tí wọ́n fẹ́ wọ trillion, ọyọ ìnáwó. Báramanasa afẹ́fi yín síde bí ni. Ọlọ́run òjijì, mo dúó láti bi pẹpẹ yìí lọ látorí mi lọ sọ́dọ̀ gbogbo àwọn tó dúó yìí. Báyìí lolúwa wí, ẹ wọ billion, ẹ wọ trillion, in the name of Jesus. Ẹ sọ pé trillion. Yes.
1: Ìgbà tó di April ọdún yìí ni 77.
0: April 77.
1: Bàbá pe ọta kọ 10,000. Ìgbà tá fi máa déwájú, dádì sọ pé 100,000. Ìjọ yẹn lọ fún wa ní Holy Communion mẹ́ta mẹ́ta. Ipe ká mú lọ lé.
0: Ẹ jẹ́ òun gbogbo ọmọ tí ń sọ̀rọ̀ gan-an. Ọyẹ máa ń so.
1: Ipe a máa pàdé wọn lórí Facebook lórí ọjọ́ yẹn. Mo ṣáà jáde 400,000 yẹn.
0: Ẹ jáde 400.
1: Mo dẹ̀ fi sọrí pé mo fẹ́ ní second store mi.
0: Ẹ tún fẹ́ ní store mi.
1: Yes. Ọlọ́run dẹ̀ ṣe within 1 month mo gba ṣọ́ọ̀bù mi. Gbogbo total package yẹn 1 million. Ọlọ́run dẹ̀ bá mi rajà sí lọ́nà àrà lọ́nà ìyanu. May 1st ní ọdún yìí. Mo ṣí ṣọ́ọ̀bù yẹn, paint business, value paint, distributor of value paint ni mi.
0: Nìyí bẹ́ẹ̀ ṣe rí lọ́mọ ọdún mélòó.
1: 25 years.
0: Ìwàásù mi ìgbà tó ti paradà, ó ní nǹkan ti change inú chọ́ọ̀chì. Mo ti bẹ̀rẹ̀ sí kó àwọn mi lọ ní àjọ àwọn elétí ọmọ. Ó ní o, ṣé ẹ ti má rí? Ẹ
1: rárá sá.
0: Ẹ ì má rí.
1: Mo ti níyàn
0: ti. Ẹ ti ní gbogbo yín náà lẹ ti mọ ẹlẹ́ni tẹ́ ń fẹ́. Ta ní àjẹgẹ́ tó ní ti ń ṣe ọpẹ́ ńlẹ̀? Náà wọ́n ẹ̀ báyìí, ṣé bí ẹni bọ́ fẹ́ mú mọ gbà sí ọ lónìí? Sada ilẹ̀kùn àṣeyọrí sí bàbá rí òṣèrú ẹ̀. Ẹ jẹ́ wọ owó tó lè ṣe ó yàtọ̀. Ẹ sọ pé yes. Sida, nice. Wá kígbe yes. Ẹ̀yin wo lè fẹ́ tajà ọdún? A ti fẹ́ bẹ̀rẹ̀ sí tajà ọdún. O nílò ìrànlọ́wọ́ fún ọjà ọdún. Ẹni bàbá dá mi lóko owó, mo fẹ́ tajà ọdún. Sílẹ̀kùn fún mi, mo fẹ́ tajà ọdún. Ẹ̀mí àwọn wòlíì fún mi lówó ọjà ọdún. In the name of Jesus Christ. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pàdùn wá kì í waste? Ìkan ló tún ṣe. Ẹjẹ́ wá la gbogbo ẹnu lẹ̀ kí n sọ báyìí wípé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mú irúgbìn, mú ọrẹ, Olúwa jẹ́ ń tajà ọdún. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ san ìdá mẹ́wàá yín, èèyàn kì í fún Ọlọ́run kó jogún òfò. Ṣé bí lọ gbọ́ gbogbo testimony tó ń gbọ́ yìí? Mú ọrẹ àti ìdá mẹ́wàá. Mo fẹ́ tajà ọdún Ọlọ́run. Mo fowó ìsọ̀rí ẹ̀. Irúgbìn ni. Ntẹ́yàn bá gbìn ni mo wù. Account number church rẹ o. 1966-36-38-73. Access Bank. Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ìyẹn ọba wọlé ẹlò eléyìí mà. 2017-42-90-47. 2017-42-90-47. First Bank nìyẹn. Comfort Life Mission International nìyẹn ló gbé jáde. Account number church ni. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń ṣe ọjọ́ ìbí ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹsẹ̀ Bíbélì ta fẹ́ kà lónìí, ìwé Revelation ni o. Chapter àpàyẹjẹ́ àparí Bible báyìí. Revelation chapter 11 títí wọ Revelation chapter 22. Ẹjẹ́ àparí ẹ̀ ká má tún fi dọ́là. O ní weekend. So a wá fi ọjọ́ díẹ̀ lẹ̀ fún àwọn tí o ti kà tán káwọn náà lè bá wa. A ti parí odidi Bíbélì o. A tún mú májẹ̀mú titun. A tún ti parí májẹ̀mú titun báyìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bó o lò ṣe ní ṣeré? Gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí ẹkún.